0: Hello. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí sáà àti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìjíròrò pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn àlejò wa. Lénìí a ní àlejò jàǹkàn tó máa bá wa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, ìsọmọlórúkọ. Ẹ káàsán ìyáàfin Silas, ṣàlàáfíà làbá yín o.
1: A dúpẹ́ olótùú tí ẹ máa ń pè mí sórí ètò yín nígbà gbogbo. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀.
0: Ẹ ṣe.
1: Ìsọmọlórúkọ lẹ sọ.
0: Bẹ́ẹ̀ni ìsọmọlórúkọ la fẹ́ sọ̀rọ̀ nípa lénìí.
1: Ìsọmọlórúkọ.
0: Kí ni ìsọmọlórúkọ gangan?
1: Ìsọmọlórúkọ gangan tí ibi tí mo ti ẹ̀ ṣiṣẹ́ wá bẹ̀rẹ̀. Mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìsọmọlórúkọ nìkan. Mo fẹ́ ká sọ̀rọ̀ pé kí ni ọmọ gangan jẹ́. Ní ilẹ̀ Yorùbá ọmọ
0: ṣẹ̀mọ̀kan
1: máa ń sọ pé ọmọ ọmọ ọmọ òun ni afẹ́ ayé ọmọ ni ọmọ wa pé ọmọ wa ló máa gbẹ̀yìn wa
0: ọmọ
1: ṣe pàtàkì gan ní ilẹ̀ Yorùbá.
0: So
1: ìbí ọmọ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ó lágbára. Yorùbá máa ń sọ pé ọmọ la ń bọ̀ láyé ọmọ la ń fayé tọ́jú. Tó ti yé yín
0: báyìí pé
1: ọmọ la ń bọ̀ láyé ọmọ la ń fayé tọ́jú. Òun náà dẹ̀ máa ń sọ pé Yorùbá tún máa ń pòwe kan òun yẹn máa ń yà mí lẹ́nu.
0: Ẹ ṣe àwo.
1: Wípé àwọn á ní pé ẹni tó bá bímọ ọmọ náà ló máa sùn. Ẹni tí ò bá dẹ̀ bímọ ọmọ náà ló máa sùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀rí kọ̀rọ̀ yẹn lágbára.
0: Ó ní agbára.
1: Nítorí náà wípé ọmọ ó lè jẹ́ ọmọ tí o bí nínú ẹ̀ ó dẹ̀ lè jẹ́ ọmọ tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ àbí ọmọ àbúrò rẹ̀. Nítorí náà ọmọ ṣe pàtàkì.
0: Àbẹ́ntẹ́yàn bá mú bí ọmọ tó múyàn bí òbí.
1: Nítorí náà ọmọ ṣe pàtàkì. Wọ́n ní bó ló ti ń bẹ̀rẹ̀. Ní wọ́n ní pé ibi ìrìnàjò ọmọ náà ni tí obìnrin bá lóyún. Àbí tó bá jọwọ́ sínú tó di ẹsẹ̀ sínú mọ́ ṣe ń pè é nìyẹn.
0: Dọwọ́ sínú dẹ̀. Bẹ́ẹ̀ ni bí Yorùbá ṣe máa ń ṣàpèjúwe àwọn tó bá lóyún nìyẹn wọ́n á dọwọ́ sínú dẹsẹ̀ sínú.
1: Wọ́n á dẹ̀ máa gbàdúrà fún
0: un
1: wọn a máa kọrin fún un ìyá àbúrò ìyá ìbejì
0: àsọkalẹ àǹfààní
1: ó jẹ ìjẹpẹ kan ṣoṣo ló wà nínú ẹ.
0: Bẹ́ẹ̀ni
1: wọn a máa sọ wípé ìyá ìbejì láti inú oyún yẹn ni wọn ti máa ń tọjú àwọn ọmọ yìí
0: òun
1: náà ti máa ń pọ ọmọ míì ní àtinúkẹ. So nítorí náà ó ṣe pàtàkì kí a máa tọ́jú àwọn aláboyún wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ṣe pàtàkì kí a máa tọ́jú àwọn aláboyún wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á dẹ̀ lóyún yẹn fún oṣù mẹ́sàn-án. Wọ́n á dẹ̀ tí wọ́n á lóyún yẹn fún oṣù mẹ́sàn-án. Wọ́n á wá lọ bì í ní ilé ìwòsàn. Ẹlẹ́mìí lè bí tiẹ̀ nílé o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ayé àtijọ́ o.
0: A lóde òní náà àwọn èèyàn ń bímọ nílé.
1: Àwọn
0: èèyàn náà ń bímọ nílé ní òde òní.
1: Ṣùgbọ́n ìyẹn ṣá fún mi o màá ní pé mi ò ń sọ pé kéèyàn bímọ nílé o kó lọ bímọ lọ sí ọwọ́ àwọn tí wọ́n mọ̀ ọwọ́ ẹ̀ kó lọ bímọ sọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ ọwọ́ ẹ̀ o kó má bí sílé o torí àfipé tó bá jẹ́ pé òun fúnra rẹ̀ jẹ́
0: nọ́ọ̀sì
1: tó jẹ́ oníṣègùn tó lè mọ bó ṣe máa ṣe.
0: Wọ́n láwọn oní ìgbẹ̀bí náà tó ń lọ sí àárín àdúgbò nísìnyí láti ran àwọn èèyàn lọ́wọ́ láti bímọ nílé.
1: Ṣé lọ́dọ̀ yín níbí tàbí yín ní tàbí.
0: Níbi wọ́n náà àwọn midwives tó ń lọ sílé tí àwọn èèyàn bá fẹ́ bímọ ní àwọn èèyàn pọ̀ tó ń ṣe ṣùgbọ́n àǹfààní wà fún ẹni tó bá fẹ́ ṣe.
1: Yorùbá gbà sá pé ìbùkún àti àdúrà wà láti ran ìyá aláboyún lọ́wọ́. Àwọn ká má dẹ̀ tún sọ ká má kọ ìpàdé mi ká má gbàgbé o àwọn oníṣègùn ìbílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n máa ń fún wọn lágbo.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á dẹ̀ fún wọn ní wa fun oni efo oni sibisi ati ogun bile ka je ki omo ma dagba
0: ben
1: ademo pe ton ma je pe ilewo san na lo tawon oloyinbo won ma ya foto wa se gbugbe
0: ti
1: ti osu mefo yen
0: ben
1: adura o ma wa jade o ba di omo yen a soro isomo loruko gogogogogo ka wa sibi ti e ti bere oro ni ojo keje ami ojo kejo awon mi se ojo keje o wa somo loruko
0: iyen
1: ni okunrin ni wa somo loruko
0: iyen ni pe tori awon ni ilu Australia ta wa ya ta awon ilu awon oyinbo gbara to ma bi omo na ma so loruko iyen ni pe awon yoruba ki somo loruko ni gbara ton ba bi o di ojo kejo
1: ala o
0: ojo
1: ojo kejo tabi ojo keje to e ko birin ojo keje to e ko ojo to e ko okunrin ojo kejo sugbon si awon mejeje ko ojo kejo na lo ma se
0: ojo kejo
1: sugbon oruko yen o won wa sese so loruko won a fi se bi se ritual ma pe bi
0: ceremony oni aseye won oni awon aseye ta ma se lati somo loruko oni awon asa awon kan pato ta n se lati somo loruko ni ile yoruba
1: lati somo e loruko ni ojo kejo ni wa so sugbon won a ti ni oruko e sile na awon oyinbo yen na awon imi ni so pe won kan sa se ju na ni oruko e na ti wa ninu en to loyun fo dido su mesan ohun lo se je npe oruko ton ma nso awon omo yen o ma nje bi won se waye mo lo pa ti so lori ete
0: a ti soro nipa oruko awon oruko ti awon oruko amutorun wa awon oruko to jomo bo se bi omo a ati salaye awon oruko yen fun wa gan beni beni
1: be be lo akoni kola ajayi abi oke omo to ba gbe jade ninu kini abi nisin to se pe onigbagbo ni gbogbo wa de si se onigbagbo kenkin te o si oluwa da mi lohun oluwa da mi si oluwa jo mi loju ti oluwa ni ife si oluwa
0: so ni ojo kejo yen ki lo ma nsele gangan
1: okay ni ojo kejo yen ba je pe ni ti yoruba ni
0: ben
1: baba agba bi grandfather baba agba
0: ni
1: ebi na dugbo ni olori ebi olori ebi olori ebi e ba de si nbe e boya ba eni to ba bi onku e gbo
0: to le shaju
1: aburo baba baba
0: en to ba sha dagba to je eyan pataki ni ebi yen ohun lo ma se isomo
1: ohun ma wa to ma somo yen loruko to mo de si ma so loruko wa mu iyo tori iyo wa ni aye adun wa mu orogbo
0: iyen ni pe awon kan wa ton ma n ko lo ton ma fi somo loruko ni ile yoruba
1: be
0: e ti so pe iyo orogbo se awon kan mi tun wa
1: oyin
0: oyin
1: a ni aye adun sugar won ti ma n lo sugar
0: iyen fun adun
1: iyen fun adun tayo omo yen adun le omi temo o se ni to le fomi sota wa ni pe omo yi o ni lota o
0: ni lota
1: omi wa because e bi on ba bo fun ba ngbe amomi e on ba jeun amomi
0: omi se dodo ke yan le wa laye en ti o ba ro mi mu fun obi ojo meji ko le o ma gba be lo ni
1: o e ti mo ru nkan be yen
0: ti omi
1: yen wa so oro omi wepe kon fi omi kon fi se
0: adura
1: fun omo yen kon fi se kon fi omi yen se adura fun omo yen
0: pe ko ni lota bi omi o se
1: lota nto se won omi o lota
0: ben
1: omi o lota
0: omi o lota
1: so ti agbara ba bere bayi ibi to ba ri ibe lo nlo o
0: ben
1: o ti wọ́n dẹ̀ wọ́n so wọ́n tún wọ́n fi omi yẹn sí pé pé ọmọ yìí o kò ní lọ́tà
0: tó
1: ní orúkọ ọlọ́run wọ́n dẹ̀ fún gbàdúrà bàbá yẹn á gbàdúrà tẹ́wàá rí omi táwọn wọ́n á gbómi sílẹ̀ o ma ju owo kini omi yen
0: kini
1: owo
0: pato yen
1: owo yen ni won fi somo yen loruko
0: ah won ma fun ya
1: omo ati baba omo lo je ma wa gba owo
0: owo na
1: owo yen ese
0: pe kon fi toju omo ni abi
1: won fi to be ni kon fi toju omo yen a fi owo yen si de pe kon fi owo yi kon fi toju omo yi o
0: sa won kan mi wa ton tun ma nlo fi sadura fun omo ni ni inu isomo loruko
1: atare atare o da bi ogun ni pe ko sentale si eni ika bo se tun atare si de pe atare ni yo
0: igba mi
1: ko sentale si omo yi nika o
0: nika won de tun ma fatare yen won ma fi se adura pe bi eso se po ninu atare be na ni omo na se ma lo se ma bi o lo se ma bi mo
1: bo se ma bi mo be bo
0: se ma bi mo bo se ma lo
1: be olutu o to ni bo se ma lo bo se ma se wa ati wa tun won fa so pe bi ata wa because eso ma po eso kini ma po gan ninu atare
0: be ni koro
1: koro ma po ninu atare gan
0: be ni Ben.
1: So brown to that thing you sinu omi yen no ma fun omo yen loruko iya baba fun loruko baba fun loruko egbon baba iya fun loruko aburo iya fun loruko then egbon beni o ye bi pe oruko omo o le to mewa
0: nile yoruba omo mi papa awon omo to ba je akobi ogun ogoji oruko na ma ni oni kaluko oruko to ba de fun na ma fi pe ngba mi
1: ngba mi o won ni pe loruko ti ya si baba e
0: ben oruko to fun na ma fi pe
1: no to ma fi pe so bo se ri ni e olosu o dun gan
0: ben
1: ya ni nkan ta wa so yi won wa je ounje o wa se ounje o isiri
0: wa fi salejo
1: won le se wa e wa salejo wa se re wa gun yo oni kaluko a jeun wa yo dada nti omo wa yi nkan ayo ni den wa je tun gbe onje yen kakiri gbogbo adugbo patapata lagbaja won se ko mo o
0: koni kaluko le masure fomo na
1: won masure fomo na le awon ni photo na won wa ya photo
0: iyen di dodo
1: se gbogbo e beyen he gbogbo e beyen beyen
0: awon yoruba mo ba se nse aseye ati party
1: aseye
0: ba no dey carry last for that one
1: la
0: an kayin rara o
1: la
0: se won ma mu aso fun isomo loruko tabi ko mo
1: awon mi ma nse but ko wopo lala ko wopo kuwo po nitori nkan ta nso yi na o awon kan wa ti mo gbo pe won si ti omo won bi mo o ti won gbe sori ero agbaye yi ti won pe Instagram ti won ma so o ti won mu aso gidi
0: o bon ba se lowo si na ma ma se fe si
1: wa pa ma lu elomi apa malu elomi ape wure elomi de ya de ara se ni kekere ti o kon le je pe small chop ati nkan ti won je laaro yin ati tea ati bread
0: iyen ni pe nkan ta ipa oni kaluko ba ka
1: ma ka
0: nkan ta pa oni kaluko ba ka ni ke yan de ma se jura e lo
1: yan ma se jura e lo tori omo awo so o
0: ma je o
1: wa sibe ehn gbogbo an ba wa sibe won a mu aso wa fo mo
0: Ase
1: gbogbo e. Ya olomi naa, mi naa de ti mura yen sile. Gbogbo aso to mo ayawo. Won asoko e naa nijo e, won le jowo aso kan naa. Ajoyo.
0: Bẹ́ẹ̀ni.
1: Ajoyo. So, bo se ri gẹ́gẹ́ bi, bo se ri niyan.
0: Ẹ ṣe gan ni o tẹ la wa loye pupọ nipa isomo loruko ni ile Yoruba. Awọn nkan ta ko, awọn nkan to fi isomo loruko. Ẹ ṣe gan ni tẹ laye wa, epo orogbo iyo oyin atare owo ati isure orisirisi ese gan ni eyin te n gbo wa eyi tun ni nipa bo se so mo loruko ni ile Yoruba very special and very unique Mrs. Silas ese to pupo pupo pe igba ta ba pe wa pe yi le je wa ese gan ni o dabo eyin te n gbo wa ese

0: Sembra boa.
1: Bene, bene.
0: Amanhã eu tomo um coi, wisi wai sim, la manca a um.
1: E o Witton
0: Firoche. Amanhã o Firoche, o Lutuola. E o Lemu Guan Fan Mills.
1: E o Lemu Leni.
2: E o Conimo Sare Wui. O Sonic Ba. E Nia Kogui. So we pay. O Neil Omo. Marun okunrin. Won de ti je gende won jo ngbe ni agbegbe kan na. O na de ti di, o na ti dagba die. O ti fe ma gbenu le bi 80 years.
0: Yeah.
2: Sugbon ninu gbogbo awon okunrin marun yi ko si kankan nu won. To ti ran lowo. Bi pe kan ge koriko ni waju ile. He can't be being sitter. Oh, one will weep. She or only loan told you, be Judy. I'd be open. I'd be kill only she. Latty Jackie and Moy. Contumble my own low was he.
1: I'm not bad out.
0: A jack, I sure you call with that. Okoni marun ton ti dagba won de ni gbe
1: sakanyen lara adugbo na
2: ikangan awon meji kan gbe nile ko sibe pa meji n gbe nile gende okunrin
0: won de ran lowo
2: won de n sabirun o
0: she ku se ton won dagba ni se nkan to fa ni e
2: emi o
1: iyen won se yan
2: ka
1: ye fi
2: ka ka jo gbe yewu
1: o se yan ka e fi die
0: because
1: o ya yan lenu
0: because igba mi se mo awon ni awon ile mi awon kunrin won je kan sise
2: won je kan sise
0: won je kan sise
1: ki lo de se to rojo kunrin
0: ewa wa ni po kwa ni se mi ise obirin ni to ba wa si kitchen wa ni woman rapper ni e kuro nbe ilo nse nbi iva obirin lo ma le kuro nbe pe kilo nse nbi igba mi tori mo ti wa ni arin awon okunrin ta n soro oro yi igba mi gan ti yan ba fe be si se awon ise to ile ni kin se le ti yan gbe dagba bo ni le mi
2: ben
0: iya le ile a wo pe a ki lo se iwo okunrin run be go and do something else ki lo se what are you doing
1: emi ro pe yen ti ka se nle ni pe taya ti jo ni so tun se nse ni
0: obirin yen ti pe ti
1: so aye mo to
0: gbe dagba tan gbe dagba igba tan o fun awon mo ni se awon okunrin niṣe
1: so se se pe eyan le wo pe boyan gba ta omo e dagba mama yan o kin yan ise fun won won wa ri bi ise ti to ye ka won se rara so ko ti boya ko ṣugbọn ti da boya kan mo pe at least
0: won sha niyawo awon na de ti di
1: papa won ti di dende okunrin
2: gan lo ye ka gbe yewo pe se awon na se won ran awon iyawo won lowo
0: won to be kan ma ran iyawo won lowo ni ile na
1: wa ran iyawo mama won na wa ran lowo
0: mama won na ran lowo se mo agba mi o le di suje pe awon mo yen take mama for granted pe a superwoman awon lo nse gbogbo e
1: o le se
0: o lo pack lunch box o lo ba se homework e mo pa awon iya mi nkan ton ma nse fun awon mo won ni won pa lunch box
1: homework
2: iṣẹ́ wa lọmọ iṣẹ́ wa lọmọ fẹ́ ṣe
0: kò sí
2: nígbà tí àbá ti ń bá ọmọ ṣe homework yẹ
0: gbogbo ẹni àwọn fẹ́ kọ́ ọmọ náà débì kan náà ni
2: kó débì kan
1: iṣẹ́ lóògùn iṣẹ́
2: ṣùgbọ́n téèyàn bá bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ìgbà wo lọmọ fẹ́ mọṣẹ́ ṣe
1: ìgbà wo ni
0: ìtòótọ́ lẹ sọ but ṣe mọ ìyá ò ní rò bẹ́ẹ̀ gba mí àwọn òbí wọn ń rò bẹ́ẹ̀
1: ọmọ àwọn àwọn ọmọ wọn lọ́wọ́ ni kíyà má jẹ́
0: kíyà má jẹ́
2: ṣé ìyá nìyẹn ni àbí wọ́n fẹ́ jẹ́ kíyà gangan kó jẹ́ dáadáa
1: fẹ́ jẹ́ lójú pálí
0: ìyá wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn kọ́gbọ́n wá láti ta ni inadvertently ni ẹ àbí ó ma kọ́gbọ́n wá láti ta ni
2: ṣùgbọ́n nísìnyí tó wá yẹ pé ìyá ló wá ń jẹ ìyá yẹn báyìí kọ.
0: Torí bàbá ti fìyálẹ̀.
1: Èmi kọ́ ló ń dẹ́kẹ̀ ọlọ́mọ tó láàánú
0: ìyàwó jù. Bàbá ti bá oníjọ̀gbọ̀n kékeré kan lọ.
2: Ó bá ń tán.
0: Ẹni ẹlẹ́ni, ó fẹ́ sọ àgbàdéwé.
1: Àbí ṣé kí ìyá yẹn bóyá kó sọ fún wọn ni, bóyá wọn ò mọ̀, kó sọ pé iṣẹ́ yìí ti ń le jù fún mi, ẹ wá ràn mí lọ́wọ́, àti máa mọ̀ lónìí, ó ti ń kà mí láyà. Ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣe rooster bẹ́ẹ̀ ṣe máa máa ṣe, bóyá kó la o, kó má kàn máa, bóyá àmì èèyàn lè rò pé bóyá ó yẹ kán mọ̀, nígbà tó dẹ̀ dà pé wọn ò mọ̀.
0: Ṣé rántí nígbà tí à ń sọ̀rọ̀ yìí, à ń rò pé nígbà tá à ń wo gbogbo àwọn tó kọ̀wé sí wa ká tó mú eléyìí, à ń wò pé àbí ó fi ń ṣe eré ìdárayá ni.
2: Exercise. Bó ti ẹ̀ fi ń ṣe exercise, ó máa ń di.
1: Mo ti ń pọ̀ jù náà. Exercise díẹ̀díẹ̀ ló nídìí, nítorí kó máa mọ̀ lọ́nu.
2: Àbí èmi tún fẹ́ wò pé ṣé tí ò bá lè ṣe mọ́ àbí kó náà kó bèrè lọ́wọ́ àwọn tó máa ń bá àwọn oníṣẹ́ ọwọ́ tó ń ṣerú ẹ̀ táwọn ọmọ ò bá lè bá ṣe ni.
0: Bó tó wó nìyẹn.
1: Owó máa sanwó ẹ̀ ni.
0: Ó máa sanwó ẹ̀. Ẹ
2: tó jẹ́ pensioner.
1: Pensioner, ó máa sanwó ẹ̀ ni.
0: Àná náà ló ṣe ń kọ lẹ́tà ìwé sí wa.
1: Kódà ò fọ ọmọ yẹn ni o.
0: Torí ṣe mọ àwọn tó fẹ́ tó jẹ́ pé ọkọ òyìnbó ni. Àwọn ọmọ tán tún dàgbà ń bí wọn. Mi kì í ṣe pé mò ń sọ pé àwọn ọmọ wa da ju àwọn ọmọ wa bí àwa ta dàgbà ní overs a da ju wọn, but àìní family sense of family ká máa tọ́jú àwọn family. Àwọn ọmọ yìí táwọn bá ti lọ wọn ń wẹ̀yìn o.
1: Lọ́pọ̀lọpọ̀
0: gbà wọn ń wẹ̀yìn o.
2: Kí ló dé?
0: Culture ni.
2: Àwọn òyìnbó tá a bá ń bí àwọn kan náà sì wà tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Tí wọ́n sì máa ń ṣe ti
1: tẹ̀bí. Máa tọ́jú ẹbí, tọ́jú ara.
2: So ìyẹn lèmi fi wò wípé ẹ jẹ́ ká bá wọn dá sọ̀rọ̀ yìí pé kí ni àmọ̀ràn tá a lè dá láti fi ran obìnrin yìí lọ́wọ́? Kí làwọn nǹkan tó lè ṣe?
0: Bí a kò pe family meeting. Kó dẹ̀ sọ fún àwọn ọmọ yẹn pé òun ti ń dàgbà, ojú wọn lè fọ́.
1: Kó láyé wọn.
0: Pé òun máa pé tí.
1: Òun ò lè máa ṣe iṣẹ́ ìmọ̀ ẹ̀ràn lọ́wọ́.
0: Kí ni tí Yorùbá? Ogún mẹ́rin.
1: Ọgọ́rin ọdún.
0: Òun ti fẹ́ pọ̀ ọgọ́rin ọdún.
1: Àbẹ̀rù ń báyà pé tó bá lọ sọ bẹ́ẹ̀, àwọn ọmọ yẹn àwọn tó ní nǹkan ṣe. Wọ́n ti máa sọ sí òmù náà máa bẹ̀rẹ̀ sí máa wá.
0: Torí yẹn tún wà ń bẹ.
2: Ìyẹn náà tún wà ń bẹ.
1: Bóyá nǹkan tó ṣe fọhùn nìyẹn. Torí kọ́ máa lọ sọ.
0: Mo pe meeting kó sọ fún wọn. Kó dẹ̀ ni pé òun fẹ́ kọ́ máa ràn òun lọ́wọ́ pẹ̀lú báyìí. Kán dẹ̀ wá fẹnu wọn sọ pé àwọn ò ṣe.
1: Àwọn ò ṣe.
0: But ṣé ìyá torí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ń pa kí ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń sọ lóyìnbó lédè òyìnbó ni pé ìgbà míì tí àwọn èèyàn wọ́n mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn máa ṣe ni pé wọn ò ní ṣeṣẹ́ yẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: But wọn ò fẹ́ káwọn ọmọ yẹn sọ sójú wọn. Torí yẹn gan ló máa break out wọn.
1: Ọbẹ̀ta
0: kan wà in denial pé well mi ò mọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ràn mí lọ́wọ́ wọn ní time. But ta bá lọ sọ fún wọn tán á ní pé
2: àwọn ọ̀ráyè.
1: Ìyẹn gan ló máa dùn wọ́n jù.
0: But ọbẹ̀ta kí gbogbo a máa ṣe bíi pé ẹ busy ni. Nìní ṣe ń ṣiṣẹ́ yìí. Ṣé mo máa ń rí ní àwọn àgbàlagbà ń gbà mí pé ọ̀ràn yẹn ó máa ń break torí pé wọ́n á rí pé àfọwọ́fà díẹ̀ wà lọ́rọ̀ náà kọ́mọ yẹn ṣe di irú nǹkan tó dà. So ó máa ń ṣòro fún àwọn náà, òun náà ṣe máa ń forí tì lọ bẹ́ẹ̀. Ó ṣòro ọlọ́run
1: kọ́ lọ́n ṣàánú wa. Èyí tẹ́ wá sọ yìí ni pé kọ́lọ́run ṣàánú wa kó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú bá ti ń tọ́ ọmọ. Wọ́n ń pe àpẹẹrẹ táwa gan fún àwọn ọmọ ẹ̀, wọ́n ríran, wọ́n mọ nǹkan tá à ń ṣe. Báwo làwa gan ṣe ń hùwà sí àwọn àgbàlagbà tó wà ní sàkání wa, àwọn òbí tiwa náà, àti àwọn ẹbí àtara wa tó dàgbà. Àwọn ọmọ náà báwo la ṣe ń ṣe àkẹ́ wọn ní àkẹ́ bàjẹ́. Torí ìyẹn náà wọ́pọ̀. Ọmọ mi ò gbọ́dọ̀ sílẹ̀, ọmọ mi ò gbọ́dọ̀ ṣe jọjọ ìyàwó ọ̀dọ̀ jẹ́. ẹyin àwọn nǹkan kékèké ṣọmọ kọ mọ jẹun kó dìde nídìí oúnjẹ kó má lè dàgbé abọ ẹ lọ sí inú ilé ìdáná kó fọ abọ àbí kó tò sínú dishwasher àwọn nǹkan kékèké bẹ́ẹ̀ ọmọ láti mọ ó níṣẹ́ tó iṣẹ́ lògùn iṣẹ́ ẹni tí ò bá mọṣẹ́ ṣe iṣẹ́ ló máa pakú
2: nǹkan
1: yorùbá sọ náà ni
2: nǹkan tí mo tún wá fẹ́ sọ ni pé ṣé àwọn ọmọ yìí sẹ̀ níbi ilé tiwọn tán wà ṣé wọn kì í ṣe nǹkan kan
1: ẹ̀rí yẹn sọ olóòtú
2: wà at least àwọn náà wọ́n á máa ṣe nǹkan iṣẹ́ díẹ̀díẹ̀ nínú ilé tiwọn
1: bẹ́ẹ̀ ni wọ́n á mú ọlọ́run wọ́n á gbé kinní síta àbí wọ́n á ṣàpèyàn tó máa mú ọlọ́run tó bá tiẹ̀ lè gé koríko.
2: Nǹkan tí mo fẹ́ sọ náà ni pé àbá ní tó bá ṣe family meeting kó béèrè tí wọ́n bá dẹ̀ sọ pé àwọn ò ní time láti lè bá ṣe ó lè sọ pé ìgbà náà ẹ gba ẹni tí ó máa bá mi ṣe.
1: Àbí
0: kò dẹ̀ dá owó.
1: Wọ́n dá owó
2: kò má di pé ìyá ni wọ́n máa
1: ìyá ló tún máa
0: sanwó ẹ̀. Ọ̀ wọ́n á sanwó a few weeks àbí a few months then later ìyá ló tún máa sanwó ẹ̀. Ẹ má fi wálẹ̀ o a fẹ́ sáré gbọ́ Fela Kuti fúnra ẹ̀.
1: Àbámi ẹ̀dá.
2: Ransom Kuti.